0: dakwọn tó yí yí kẹsùn ní dakwọn gígùn ọhún dẹ yí àdìmú kan tó ń ṣe gígùn pẹ̀lú ẹ̀ka àdéhùn kẹtẹ́ sàn dá dakwọn dè dẹ tán ní chisa tán dáadé náà lè dakwọn dakwọn tẹ kúròfò dakwọn gí kẹsùn dẹ dakwọn ìtẹ̀ tí ń kẹ dakwọn gàmì kí ẹsẹ̀ tìǹ ọkà tá a ká a èyí tí wọ́n gbé tẹ̀ náà lẹ̀.
1: tó ní tanigi dàn ayé nagi di hanigo di ọ ní zinẹ iye tán hanigo tẹ ẹkún wá tì kẹ yàtí kòngó zangun a sì ta amẹta yìí kẹ láyé dáná sí wọn kì í zan.
0: tó sún kòngó kí ẹsẹ àtàwọn náà ti náà pé ẹsùn tẹ ṣá pé kòngó dínà.
1: yàtí kòngó lé láyé.
0: ẹyí yàtí kòngó lé ṣe ìdè ṣe ń pí kòngó ṣe tó sún yìí kẹ láyé dáná àtúntò tó láyé dáná wọn. Azuki Alinda, and I say Jimmy, it is a grand, it is an atan. Don't find a key congo get seen. The article you are here. As she did, Zagatis, as he took congo get seen. Don't fight a Gian, honey. Don't find that. Akwai ẹ̀sùn ya tí kàwé a èyí ò ṣẹ̀dá kò ilé hàn èyí ta fún wa tí èyí wó dẹ́gìn ìlàjò ọ̀dá tí ya tí kàwé a wọ́n ṣẹ̀dá tí lè tí ń kà kò ilé nana èyí ilé ya tí ẹ̀yìn lánàá nìkọ yìí èyí tó wọ́n àti ilé. ẹ̀sà gbódì gbé asán tuntun ní dún sún ṣe àṣìyàn ẹ̀kìn lé ní kì í dún àlàkùrẹ́ ní kì á ní dẹ́ta ṣe àlàgẹ́ dáná á ní dẹ́ta gbódì rà á ní dágbègbè. àpéṣà sí dẹ́rù á sì kẹ́ ẹ̀sùn là ń lẹ́fọ̀ọ́ ta líbi tí wọ́n ṣe ṣàkàwé ẹ̀yìn lẹ́nu tún wọ́n tó. iyì ẹ̀sùn yìí fi ṣe tún ti yí ẹ̀rùn yìí ti sún dẹ́gà yìí tún ìdá ìdẹ́ ẹkùn wọ́n tà dà bí ẹ wọ́n tà dà ní dúnṣàlàyé dáná èyí afẹ́ yá ìmú fi pàtí dẹ́yìn lẹ́gẹ́dẹ́ la èyí ẹ̀ làkẹ́ yìí ṣe dá ẹkùn àǹdá ṣèṣẹ́ tó kéje lé ilẹ̀ náà ṣe ẹjí mi ti zàná jẹ́ tí mo hàn ní gbódì tàtà ṣẹ́gbẹ́ dún ilẹ̀ náà iléèwé èyí ẹ̀ làkọ́ náà dì hàn ní kú èyí sẹ́ta àpéhùn àti nínú náà. èyí ẹkùn kì í ṣẹ́wó pọ̀ tún náà àti ẹkùn láyé ǹkẹ́ ẹkùn tó tó ní wọ́pùn kí ṣìgbọ́n jẹ́ èyí wọ́pùn bá zùn gòkè ní kò ní ṣìdí láàánú náà kò yí wọ́mọ̀ tún wọ́n tún ní wà lágòkè ní kò wọ́n bá zùn kí ní kò kò yí tí wọ́n sì náà yẹ kó ní láàánú hàn kò wọ́mọ̀ tún kí ní kò lẹ́nu ìṣí ṣìdí àná àkúrẹ́ tẹ ẹ̀dá ni wọ́n tẹ̀ ná wọn kùnà tún ilẹ̀ náà náà ẹ̀tún ìdí fúyé yìí sí ẹ̀tẹ̀ pé gòkè ní kùnà ìlú kì í sún àgọ́ nìyẹn èyí ṣe bòdì tí ó ti lé èyí tún kó a sì tún kó bójú ní ìjìnlẹ̀ gidi èyí bòdì tí ti lé ìdí wà lásọ́sá pírò ẹ̀kùnà gé ìlẹ̀ yìí ẹ̀kùnà gé ẹ̀là èyí dúnkùn ọ̀la azùn wọ̀gà wókè ní kùnà gidi lásán á nìkan wọ́n bá yí ẹ̀dà ìdí wókè ní kùnà gidi èyí sì àgọ̀ zánì sí di àná ẹ̀dà ni ó tẹ̀ náà wọ̀n sani ẹ̀yà ẹ̀sìnkùnrin sani ẹ̀yà lánìínà ẹ̀dà yìí kí ẹ̀kùn ẹ̀yẹ wọ́pùn ọ̀tún náà ẹ̀dẹ́ àǹtẹ̀ ẹ̀dẹ́ta yẹ dúnkùn síkútẹ́ ìhàntàtẹ́ ìhàntẹ́ ẹ̀dàgọ́dẹ́ àná fúkẹ́sùn lédi wọ́n dẹ́sà iṣẹ́ àdè tàtàdé àti ìtẹ̀síngẹ́ láfún àti kó dí nézí ìlà ẹ̀ ṣe gbé ẹ̀dá fún àtún yẹ ti rà.
1: ok ta hàn má sì.
0: ok hàn má sì gbé.